mọ̀ sí. Inú tùzún mẹ́wàá ló dò dáre. Ìhànsí tọ́lẹ̀ ní ló tó mọ̀ sí. Orúgbó ipa ọ̀ ipàtsẹ̀ náà ìlànà tẹ́tẹ́ di zùn mẹ́. Ajanu hala lanu atọ́. Ipàtsẹ̀ náà ìlànà tẹ́tẹ́ di zùn mẹ́. Gbèlópo kún kíkẹ́. Eyọ̀lọ̀ ìlànà tẹ́tẹ́ ìkplí di zùn mẹ́. Gbèlópo kún kíkẹ́. Ipọ̀yọ̀lọ̀ ìlànà tẹ́tẹ́ ìkplí di zùn mẹ́. Wọ́n bí ọgbẹ́ wí fún ní ẹ̀sán wẹ̀nsẹ̀ gbé mẹ́lò wá. Wẹ̀nsẹ̀ gbé mẹ́wé ìpọ̀sán malẹ̀ àzán ìhlẹ́nu. Ìmọ̀ ọ́ tó fún ìpọ̀kù àzán màṣọ àzán tí.